lónìí a máa kọ́ nípa bí wọ́n ṣe máa ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ jẹ́ ohun èlò orin ní ilẹ̀ Yorùbá tí ó wọ́pọ̀ ní àríyá, ilé ìjọsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èso igbá ni wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ó lè tóbi, ó lè kéré. Tí wọ́n bá fẹ́ ṣe ṣẹ̀kẹ̀rẹ̀, wọ́n á já èso igbá, wọ́n á fi ọ̀bẹ họ inú igbá yìí kí ó lè máa dún dáadáa. Wọ́n á jẹ́ kí igbá yìí, wọ́n á jẹ́ kí ó gbẹ, wọ́n á sì ṣe ọ̀nà sí i lára tí wọ́n bá fẹ́, pẹ̀lú ọ̀bẹ tàbí abẹ. Ìyẹn ni wípé wọ́n ń fín igbá, wọ́n á wá hun ìlẹ̀kẹ̀ pẹ̀lú òwú òwú sí i lára. Ní ayé àtijọ́, wọ́n ní àwọn èso tí wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n á jẹ́ kí èso yìí kí ó gbẹná, kí wọ́n tó lu ihò sí àárín ẹ̀ tí wọ́n wá fi hun òwú sí lára. Wọ́n lè ṣe oríṣiríṣi ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n lè lo ìlẹ̀kẹ̀ oríṣi méjì àbí oríṣi mẹ́ta. Wọ́n lè ṣe oríṣiríṣi àwọ̀ bí àwọ̀ ewé, àwọ̀ dúdú, àwọ̀ pupa. Irú ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń lò fún ṣẹ̀kẹ̀rẹ̀, òun náà ó lè tóbi, ó dẹ̀ tún lè kéré. Àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá kéré, wọ́n lè má dún dáadáa bí àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá tóbi. Ṣùgbọ́n ó kéré o àbí ó tóbi o, kí ṣẹ̀kẹ̀rẹ̀ kí ó máa dún ni, kí ó dẹ̀ lè máa dún kí àwọn èèyàn lè máa fi ṣe àríyá. Ẹ jọ̀wọ́, ṣé ẹ lè bá mi lu ìṣẹ̀kẹ̀rẹ̀ díẹ̀ níbẹ̀ yẹn?

0: e cavo. E cu gbadun o ke n gbadun wa.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àbí o.
1: Bẹ́ẹ̀ni gbadun yin olótu. Àtàwọn ìta.
0: Ọ̀rọ̀ ta ṣe sọ tán yìí, báwo la ṣe fẹ́ parí ẹ̀ ná?
2: Èèyàn ò lè parí ọ̀rọ̀ yẹn torí ọ̀rọ̀ ńlá ni o.
1: A lè parí ọ̀rọ̀ ńlá ni.
0: Ọ̀rọ̀ ńlá ni, ọ̀rọ̀ ńlá ni.
2: Nítorí tá a bá wo nǹkan tí arábìnrin yẹn sọ. Ṣé torí iṣẹ́ lèèyàn máa fi sọ pé òun ò fẹ́ ní ọkọ ni àbí tí òun fẹ́ níyàwó? Because iṣẹ́ ní ayé ìsìn oríṣiríṣi ọ̀nà ni èèyàn fi lè ṣe iṣẹ́. Tó yẹ pé bíi kéèyàn gbálẹ̀ wọ́n ti ní vacuum cleaner. Automated one.
1: Bẹ́ẹ̀ni.
2: Tó yẹ pé aṣọ fífọ̀ ni.
1: Washing machine.
2: Tó bá jẹ́ abọ́ fífọ̀ ni.
1: Dishwasher.
2: Tó bá dẹ̀ jẹ́ pé èèyàn ò fẹ́ máa ṣiṣẹ́ yẹn lójoojúmọ́, ó tún lè wá àwọn tó yẹ pé wọ́n lè máa ba ṣiṣẹ́ yẹn ní ọ̀sọ̀ọ̀sẹ̀ bíi cleaners.
1: Cleaner yapa.
2: Tó yẹ pé wọ́n á wá ba ṣe iṣẹ́ inú ilé.
0: Ẹ̀rọ rẹ̀ yẹn sọ dáadáa.
2: For bathroom.
1: Bẹ́ẹ̀ni.
2: For toilet.
1: Mop.
2: Mop. Nulẹ̀.
0: Bọ̀tọ̀ owó náà ni, owó ni. Owó ni, owó ló pa.
2: Owó ló pa.
1: Ọbẹ̀ tó dùn.
0: Ọbẹ̀ tó dùn, owó ló pa.
2: Owó ló pa mọ̀. Bẹ́ẹ̀ni, èèyàn náà tún lè fi gbogbo àwọn ọdún kan bẹ́ẹ̀ gan ṣe fi ṣiṣẹ́ exercise.
1: Tọ́.
0: Ni ó fi increase steps ẹ̀. Ọkọ àti ìyàwó ló lè ṣe yẹn.
2: Wọ́n kọ́ múra.
1: Kọjọ máa mop.
0: Kọjọ máa mọ increase steps o.
2: Kọ́ múra sí.
1: Bọ̀ ṣé a lérò pé arábìnrin tó kọ tó fi ìwé yẹn ránṣẹ́ sí wa, ṣé àṣà ìgbàlódé, torí tá a bá wo ayé àtijọ́, púpọ̀ nínú àwọn obìnrin gbà yẹn wọ́n ń ṣiṣẹ́ ilé náà máa ń wà. And then àwọn tó bá ń ṣiṣẹ́ náà ṣe mọ̀ kì í ṣe iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ tó yẹ pé wọ́n máa wà ní ìta fúngbà pípẹ́, òun kò dẹ̀ ń ṣiṣẹ́ tó yẹ pé ó mú owó ńlá wá. Ṣùgbọ́n láyé òde òní, púpọ̀ nínú àwọn obìnrin wa, gbogbo àwọn iṣẹ́ táwọn ọkùnrin ṣe láyé àtijọ́ náà ṣe ń sìn.
0: In fact, ọjọ́ sí mo ń drive káàkiri, mo rí gbogbo, mo rí oríṣiríṣi ibi tán ti ń kọ́lé. Ó dẹ̀ yà mí lẹ́nu, mo rí àwọn obìnrin tó ń wọ aṣọ àwọn tírédì púpọ̀ púpọ̀ lọ́pọ̀lọpọ̀.
1: Oníṣẹ́ ọwọ́.
0: Oníṣẹ́ ọwọ́, obìnrin gan ti ń pọ̀ tán ti ń ṣiṣẹ́.
1: Wọ́n ti ń pọ̀ tán ti ń ṣe.
2: There's been a lot of encouragement in the area of iṣẹ́ ọwọ́
1: káwọn obìnrin náà máa ṣe.
2: Bricklayering, plumbing, electrician.
1: Bẹ́ẹ̀ni. Ẹnu ọ̀gbẹ́nu carpenter, gbogbo ẹ̀ ní gbogbo oríṣiríṣi iṣẹ́
2: ọ̀sìn. Kò sí nǹkan tí ọkùnrin lè ṣe
1: tóbìnrin náà ò ṣe ń sìn. Ṣé ìyẹn ṣàlè sọ pé bóyá ìyẹn náà wà lára nǹkan tó jẹ́ kí àwọn obìnrin yẹn máa wò pé ṣe mọ̀ nígbà tí yẹ pé nǹkan ti yàtọ̀. Jẹ́ pé àwọn méjèèjì náà lájọ ń jáde tá à ń ṣiṣẹ́ tá à ń pawó. So kọ́ á wò pé gbogbo oníkálukú láti máa pull weight ẹ̀.
0: Two income household, kò sí tí èèyàn ṣe lè ṣe ń sìn. Ọkọ àti ìyàwó láti máa pa owó wọlé.
1: Pẹ̀lú owó tí rent àti owó ilé jẹ́.
0: Rent, owó ilé, owó gbogbo ẹ̀. So ó ṣe pàtàkì gan. Ó yẹ kí èèyàn wá lè wá sọ pé torí pé mo mú wá, ó mú wá yẹ, ìyàwó ẹ̀ náà mú wọlé. Ẹjọ́ jáde ni ó jọ rẹ̀yìn méjèèjì ni. So ẹ̀yìn méjèèjì ló yẹ kẹjọ ṣiṣẹ́ ilé. But èèyàn láti ní understanding, ká play to strength. Ọkọ lè jẹ́ pé lè jẹ́ ni tí ó fẹ́ràn àti máa s'oúnjẹ. Ó ló máa fọ toilet àtàwọn aṣọ. Ọ̀tọ̀ ọkọ bá fẹ́ràn tó bá fẹ́ s'oúnjẹ, kò sí wàhálà. But ìwọ wàá ṣe iṣẹ́ yard, ìwọ wàá fọṣọ, ìwọ ló lè iron gbogbo aṣọ for the week. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ so everybody á dẹ̀ ti mọ role, everybody á ti mọ èyí tí ẹni
2: lè ṣe
1: dáadáa.
0: Tó da kò dẹ̀ ń ṣe pé kí èèyàn máa fi kan gún kan lójú.
1: Bẹ́ẹ̀ ìyẹn gangan ni kókó.
0: Ìyẹn gangan ni kókó.
1: Wọ́n máa fi gúnra wọn lójú
0: ni.
1: Ìyẹn
0: ni
1: o.
2: Ìyẹn kì í ṣe ìfẹ́ ni pé tí èèyàn bá nífẹ̀ẹ́ ẹnìkejì kò ní máa fi gun lójú.
1: Bẹ́ẹ̀
2: ni máa fi gun lára.
0: Tó tọ́ lẹ sọ.
2: Nítorí pé a ti wò pé oun se fun eni to nife ni mi so pe kan did you take the person for a ride o
0: mo gbagbo bo nkan te so ton ni bo sugbon a mo pe eyan meji la so ro npa yi and igba mi ija ma nwa awon nkan be ma nwa ye bo yan ke si so yan ma ranti ranti ore mi kan an ti awon ba bi unu oni picture ni kekere kan pe to n ba ri picture yen ohun ara won atutu tori
1: toro aranti e bo se ri gba e
0: o se ri gba e a o pe o brisha o te go ti o
1: so what if you to yes if they pe to ba ti la ko lo wo
0: allo this you ba projectors ori tv but bi do a lo si make ba projector wo ani wo yi je mo fe re ni mi se gbo se gbagba gbagba yi o
1: eh se ni gba mi na o dele awon nkan to tun ma nje ki ayo a pe koko nkan ta ti gbogbo an so na ni pe ikini suru then en te on ba ma fe ko values to ri to ba pe nkan ti e joro iko values yin ba similar then awon pe ka ma ja ka ma fin ko gunra wa yen ko ni po and ife ati suru
0: en pelu maturity ke se so oluto la ko ye ko waye but sugbon o le waye
2: ben o le waye sugbon eyan tun fi
0: suru
2: ati igba mi ija ife na ni elomi ma nja
0: ani ja o ye kiyan ma wo ija pe opportunity ati kin kan fi da si ni is an opportunity for growth laarin oko ati okin ni se pe ke wo ja bi pe every time
2: you are chasing out ki se yen la so
0: o wa mo ki se o ja be a
1: no ija ise yen o ki darara
0: no ija pe disagreement robust discussion o e mo ra nkan be tori iyan na na o miji
2: ben
0: so kenny kan se so oni pe to ma te se female version won a ija
1: ben
0: o female version ara un lo n fe a ija yi wa yi so se bo iyan ba re ija ta ma so pe iyan ba so pe
1: ben iyan binu si ra e ta ma so e binu si e to je lomi
0: but eni to ba n binu lowo obinrin to bimo gan ati fun ni kankan ka so pe en to n binu lowo
2: niyan lagbara
1: eyan to n binu lowo
2: then be se so is for is there's room for improvement kiyan fifi dagba si
0: ben
2: a le ri nkan to je pe elomi n se ninu ile to je pe o le wu yan na pe emi na de fe ma se ru nkan bayi so e ko tun le emu le ko mu wale kan jo so nipa that's part of growth
1: then al space lati wa kawon eyan le so nkan to wa lokan because torin gba mi laarin oko ati yawo se mo awon elomi won fe gbo nkan ti enikeji fe so enikeji akan de wo pe ta ba soro nsin ija lo ma da den ya dake a ma dake a ma ni monu so bi aarin ara wa o ye ki aye wa ki on le so tinu e ni toto and enter the so fun ko na ni suru lati le gbo ati lati le gba
0: beni
2: ki se ko ton ba tin so fun pe a pe bayi ni kini kan se ri ko wa ma sun lo ko ma han ro
0: e lo pe ni chief avoidance be wa ma to
1: o ma ko so e dun okan lowo
0: kilo so yen na kilo so
2: abi ko lo n fe lo to
0: gba ile lomi ya no fe to
1: ani mo fe to mo bo
0: awon ni passive aggressive ton gbon dada to e pa awon lo ma se bo nje mu nse lowo se kin fun nje o ke ma fun nje na le mo tin gbo bayi mo tin gbo bayi
1: o de gbon kokan
0: o gbo gbo o tin gbo bayi letter kan wa te to ton ko si wa pe obirin to lewa to mowe to kawe olowo sugbon o daduro o de tin dagba ki ni di ti aye e se ri beyen
1: to
2: e so pon dagba bi bi omo bi ogoji odun abi
0: bi ogoji ogoji ogoji odun si dọrun
1: a ri awon ti won to je pe ngba mi
0: olufufu leyin to nbere question
1: gbeboro
0: ni olokan abi iye nla ba fi bere se ka ronu nipa igo ta ba so ko ile ka sai gbo awon oro lati awon to ti wa leyin
1: beni adeko no to say mi pe agbeboro lagbara o ibi ti
0: iri kiri ti elomi o fe mari na se won fun yan ni certificate se ba mari won kukun fun won
1: certificate award
0: shawardly abi
1: award ni Mrs.
3: It's time to complete your census. On Tuesday, 11th of August, 2026, everyone in Australia will be counted. This includes citizens, permanent residents, international students, temporary visa holders, and visitors. You can take part online, on a paper form, or with help if you need it. Support is available in different languages and is offered online and by phone. And remember, include everyone staying in your home on census night, including children, babies, and visitors. The census helps build a picture of Australia. It informs planning for things like schools, community services, healthcare, and transport. When you take part, you help make sure your language, culture, and community are represented. The 2026 Census. Every answer matters. Find out more at www.census.abs.gov.au. Authorised by the Australian Bureau of Statistics, Canberra.
4: Station sponsor.
5: Ṣé o fẹ́ jẹ wàrà dídí?
6: Yẹ́ẹ̀, mo fẹ́ jẹ wàrà dídí.
7: Ṣùgbọ́n, máma sọ pé, máa jẹ wàrà dídí lẹ́nìí.
5: Ṣé o fẹ́ jẹ chocolate?
7: Bẹ́ẹ̀ni, mo fẹ́ jẹ chocolate. Ṣùgbọ́n, máma sọ, máa jẹ chocolate lẹ́nìí.
5: Ṣé o fẹ́ jẹ ẹ̀kárí òyìnbó?
7: Bẹ́ẹ̀ni, mo fẹ́ jẹ, ṣùgbọ́n, Mama sope maje akarimbo lene.
5: Se o fe je pizza?
7: Beni mo fe je pizza. Shubon mama sope maje pizza lene.
5: Se o fe je biscuiti?
7: Beni mo fe je. Shubon mama sope maje biscuiti lene. Mama sope je eso apple. Je eso ogede ati efo epa ati osan
5: mama ko fe ka jeun rara